0: Olorun ma down Exodus chapter 3 ni verse 7 e gbo ni oni mo ti ri jiya yin mo gbo won eku ati aro yin eku yin lati budu awon mo Egypt kai radwa maha Olorun ma gbo re loni oh o ma gbo yin
1: Jesus
0: o ma gbo re sopo Oluwa atemi
1: atemi
0: atoma mi
1: ejo
0: wa siru awon agba so wa do mi ni ra o ya o ya o ya o ya yo ba ni abiyamo ki gbe ku omo re ko ma takti were so pe oluwa egbo mi egbo wo ba mi egbo wo ko mi egbo wa ya mi egbo awon omo mi o ya dua bele pelu agbon mi lojo ipoju loni olu agbon re mo gbadura olu agbon re
1: Jesus
0: olu agbon re olu agbon re in the name of Jesus bo ba ti so re majemu re loni mo pe ase ominira gege bi ayajo ojo one to je ominira fun Nigeria Riley Magazaya iwo ni mo pase saye o ye gba ominira oh my God. Where are Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? Bominera? What is it about? Yes, Uluawa. Sorry, mobile way. That's a quack card number. Sile to Bani. Tobati, so a majamui. Ah, mommy, so you 5,000. Not a majabutu see. I will come with a little telecom. What's up by me? Meta Mary. Mano. Bobasi Lagbara. Tobati Lagbara. Salami. Could have come back. Coffee claim. Assume never. Oh, what the massing cacaloni. You know, you know, you want. No, who call you? Oh, no, I bear.
1: But
0: I don't have bear. Gbogbo eyan mo lo te wa ni ogeli te wa ni benin city e ku mura ojo monday lagbara olorun monday on the 5 ama wa ni ogeli lagbara olorun bo lati ma pade ikigbo town hall lati ma pade ogene weta ni ogeli ni mba poko re te ma binu bi won si ba se corner musica loruko jesu e ri anugba ni benin city ama pade ni general event center opposite ogege community before eba junction Bene Abuja Highway Bene City ni Edo State Bene ma pade o ma ni agbara sa e te won si mi sa o ma ri anugba
1: amen
0: oh my God o ma ra anugba
1: amen
0: o ma ra anugba
1: amen
0: o ma ra anugba
1: amen
0: o ma ra anugba
1: amen
0: awon eri mo njinja mi beyan o ba ti gbo eri yen ah adabe ku ko ti complete o ma njinja mi beyan wa ni ipo aisan igbe kone eh o asekan lo ma mu kuro nbe ti ise re ba nsa isan asekan ni o tu o kuro kuro ninu igbekun yen bo ba je gbese asekan na lo ma tu o sile e tewo si bi o ye gbo mi ra
1: Jesus
0: in the name of Jesus
2: omi ni online joju ojaye omo mo wa lati ijo se bi oba ni igudu I so kan lo gbe mi de igudu bayi ti mo nlo owo baba se bi oba I so mo je won pe ni shingles ni won pe ina to ya ko si bi ti mi o ti nawo bi mo se wa 1.5 million ni mo ti na si ago ara mi igba ti awon omo mi wa se mo so fa awon omo mi mo ni ewa ai so yi ko ngba owo ni owo yin ni abi nkan ko be omo mi wa da mi o pe a ki lo sele mo mi mi e je ka si ma lo awon ogun mo ni mi o ni di ogun mo mo ni mo believe nipa ororo baba se bi oba mo ni ororo baba se bi oba to je bi pe on gbogbo awon eniyan fo ebi na de mo bi pe mo ni igbagbo bi pe ororo yen yo wo mi fo yo gba mi la ni ojo ko mo wa si biba mo ri baba baba ko gbe owo le omi ati ororo omi ati ororo ti baba ba mi gbe owo le mi o je ki ororo yen ko to mo ra ororo mi mo fi ku ororo ti won gbe owo le ohun ni wa so di ipara mo mu mo fi ja gbogbo ibi ago ara na ati oyan mi ati eyin mi apa kan awon doctor wa pa so fun mi pe ah ogbe mi jingles yi o ma paralyze gbogbo apa kan to je bi pe eniyan ni ko ni le dije mo ko ni le gbera mo bo mo dupe nipa ororo se bi oba to gbe mi dije to je ki mo alaye nipa se baba se bi oba olorun se olorun baba mi se bi oba mo dupe lowo yin ogbe ti so bi yin ja e ni fomo sise ranse o
3: hello baba mi mo re ri o olorun se bi oba iwoye odun to koja mo lo sile fape ni september ni endi bayi nigbati awon eyan se ti ororo yen mo yipo mo dupe lowo olorun mo wa beere nkan fun lowo olorun nipa omo mi to se ojo bi ni iwoye odun modun yen pe baba ti olorun yin ba ti le je ki ko se mo ni ba ti ya ma so ri mi baba o de ri bi e olorun baba mi mustafa se bi oba mo dupe lopolopo mo dupe o olorun ma wa pelu yin o ijo yen o ni two county of christ godin church a ma lo soke lagbara olorun ko si ni lawo le gbogbo gba ni ri ohun ru e mi o ki ye lai gbo ohun ru o ma da bi wi pe mi o ti ji dada ni ti mi ba ti gbo ohun ru mo dupe lowo olorun yin o mo dupe gidi gan eri mi keji to lo bayi pe mi ayan ko mi je owo gbese kan nibi kan so mo sa gba ti o wa fe san owo yen bi o se gba bi mo se ni owo yen bi mo se gba owo yen ni ti mo se gba adura si pe olorun baba mi se bi oba ti owo owo yi mo fe sanwo si onigbese yi o mi de gbodo je gbese mo lo to owo yen o ku ṣùgbọ́n ibi tọ́lọ́run ti ọlọ́run bàbá mi ṣe bí ọba tóbi tó ẹni tá a jẹ nígbèsè yẹn ọlọ́run yẹn máa inú mi máa ń dùn ún ní gbogbo ìgbà torí pé kò sígbà tí mo bá pẹ ọlọ́run yín tí ò kì í dá mi lóhùn ẹni fọmọ yín ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹni fàyà yín ṣiṣẹ́ ìránṣẹ́ o.
4: Mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣe bí ọba èmi ọmọ ìjọ bàbá ṣe bí ọba láti Kaduna ìdí ọpẹ́ mi pọ̀ torí pé tí mo fi sọ pé ní ìdí ọpẹ́ mi pọ̀ ni pé ọlọ́run jẹ́ owó agbára rẹ̀ nínú ayé mi àtọ ayé ẹ̀gbọ́n mi àǹtí mi tí mo mú wá sínú ìjọṣe bí ọba àǹtí mi ọmọ àǹtí mi ó parí ìwé ó lọ sukúù ó ṣe gírádùẹ̀tì ó wá ní wọ́n bá ríṣẹ́ ọ̀rẹ́ ó lóun bá ríṣẹ́ wọ́n bá sanwó jọ pé wọ́n mú lọ síbi tí ó ti ríṣẹ́ o àǹtí mi wọ́n wọ́n ṣàkóso wọ́n ṣalẹ́ wọ́n sọ̀nà wọ́n mú débẹ̀ àti ọ̀rẹ́ àti ọmọ ààrẹ nìkankan wọn mọ bí ọdún kẹta sísìn àǹtí mi wọn ń sun ẹkún wọn wá ń sáré káàkiri pé bóun àwọn ó ṣe ṣe kọlọmọjà bí a mọ sófò ọmọ kọlọmọjà sọ ọmọ nù àǹtí mi bá ní tò bóun àwọn ṣe fẹsẹ mo bá ní ọlọrun kan wà tẹmí ń sìn tí sì ń gbàdúrà mo bá mú wọn wá sí ṣe bí ọba bí mo ṣe dé ṣe bí ọba mo bá mú wọn lọ sọdọ pásọ wa ní ṣe bí ọba ní Kaduna pásọ wa ní fọ́tò ọmọ náà dà mo bá fún wọn ní fọ́tò ọmọ náà fọ́tò ti dé dáàtì ìgbà tí wọ́n lọ fi kan fọ́tò bàbá ṣe bí ọba ọmọ yẹn nígbà tó di lálẹ́ ọmọ yẹn wá pe mọ̀mọ́ rẹ̀ ó ní mọ́mì mi ó lóun mọ̀ rómù sun ó ní kí ló dé ṣe ń dààmú lórí òní mọ̀mọ́ rẹ̀ lóun rómù sun ó ń dààmú lórí rẹ̀ ibo lọ wà kó ní àwọn òtẹ́ gbúrò rẹ̀ àwọn òtẹ́ mọ́ ibi tó wà ló bá ní ó wà lé ló bá mọ̀mọ́ rẹ̀ bá ní má tẹ̀ sọ pé lóun ṣiṣẹ́ mọ́mọ́ ọ̀bọ̀ wá lé ilé gangan ní kọ́ ọmọ ọ̀bọ̀ látìgbà náà wọn àti mọ̀mọ́ rẹ̀ ò sá sọ̀rọ̀ tọ́ bá wá fẹ́ pè ọ̀tọ̀ ni àwọn tí wọ́n ọ̀rẹ́ lọ ta ọmọ ìyẹn fún ọ̀tọ̀ ni àwọn tí tọ́mọ ti ń pè wọ́n ọ̀tọ̀ lẹ́yìn tí ó wọ̀ rìsíìbù kọlù ọmọ yẹn wá rí fóònù bí oríṣi méje tẹ́lẹ̀ bá rìsíìbù ẹnu náà tún sọ wípé don't ever call this number again ló tún sọ fún àǹtí mi bá àǹtí mi ó tún ní hẹ òun ọ̀daràn ọmọ àwọn ò lè pè wọ́n dàdẹ́ tàbí kó yá fóònù ó fi pè wọ́n wọ́n track number ẹ̀ wọ́n get ẹ̀ wọ́n àpá náà ó ṣiṣẹ́ ìyanu aba tún wá padà wá sọ́dọ̀ pásọ̀ ara bá tún ṣàlàyé fún ọ pé bí ṣe ní bí ṣe ní pásọ̀ wá sọ pé ní àbí tó bá yẹ pé lóun dalẹ̀ bàbá ṣe bí ọba ni àdúrà yìí ò ní gbà pásọ̀ bá tún gbàdúrà fún ọ ló bá ní ká mọ̀ lọ pé ọmọ yóò wá lẹ́sẹ̀ bí ọ̀rọ̀ àǹtí mi bá ṣe pé àǹtí mi níbi pọtakọ tí nígbà tán ṣàdúrà fún àtán ni pé wọ́n ti rọ ọmọ rẹ o ọjọ́ tí wọ́n pe àǹtí mi pé wọ́n rọ ọmọ wọn ọjọ́ náà ni wọ́n gbéra tí wọ́n lọ pọtakọ́ọ̀tù wọ́n tún wáá dé pọtakọ́ọ̀tù tí wọ́n rí ọmọ ọmọ rí ìyá wọn dìrẹ̀ mọ́ra àwọn wọn ń sunkún ẹ̀mí burúkú bá tún wọ ọmọ lọ wọ́n bá náà ní wá o ò ní tẹ̀lé ìyá àwọn a ti wà níbi ẹ̀sìn ní ọjọ́ Wednesday láti ní wá pè mí pẹ́ra ọmọ ìyá àwọn bọ́dọ̀ àwọn ni mo wà ní.
5: All day, every day, till payday, all here.
4: A ṣe bí ọba mo wà ń tọ́jú náà bá ní àwọn ọmọ bá àwọn àlọ́ mú ọmọ màtá púpọ̀ ò ní wà ibi tí wọ́n dá àti ń ṣàdúrà ni mo ti rìsíìbù kọlù mo bá ṣaré pásítọ̀ tẹ̀ ń sọ pé kí ló ṣe lè ti ń sáré káàkiri wọ́n ní dádì ọ̀rọ̀ ọmọ tá à ń sọ ọmọ yẹn tí wọ́n ti rí ọmọ yẹn wá náà ní wálé dádì tún bẹ̀rẹ̀ sí ń ṣàdúrà níbẹ̀ yẹn àdúrà tí wọ́n ń ṣe nígbà tó yà lọ́mọ bá sọ fún náà mọ̀ rẹ̀ pé mọ́mì ni kí lẹ fẹ́ ká ṣe nísìn ṣé ní kí mọ̀ ká lọ lé ni kò o ò lọlé lọ má sọ mọ́ ó yẹ já mọ̀ lọ bí mọ̀mọ́ rẹ̀ ṣe mọ́ ọmọdé nìyẹn o ẹ bá mi yọ náà lógo.
0: sọ pé olúwa
1: olúwa
0: fún mi lẹ́rìí owó
1: ẹtí lẹ́rìí owó
0: sọ pé olúwa
1: olúwa
0: fún mi ní ẹ̀rí owó
1: olúwa
0: ìgbà kẹta sọ pé olúwa
1: olúwa
0: fún mi ní ẹ̀rí owó
1: olúwa
0: ó yànnà fóònù ẹ síbí owó máa wọlé wá lọ́sùn ìwárí owó wàárí owó gidi kankan bẹ̀rẹ̀ ń pò ní owó gidi wàárí owó gidi owó tí máa ń sọ̀yàn dèyàn gidi wàárí owó gidi ìdáná ẹ̀ má di wàá dẹ̀ síbí ọba jésù olúwa wa kọ́ àkáàdì nọmba yìí sílẹ̀ 3032 6702 85 gbọ́dọ̀ kan sí 3032 6702 85 Mustapha Solomon Moses òní ló máa gbé jáde ní First Bank lórúkọ Jésù wàhálà ànúgbà èkejì 2046 5128 80 gbọ́dọ̀ kan sí 2046 5128 80 Seed of Christ Golden Church ló máa gbé jáde ní First Bank méjèèjì First Bank ni wọn lórúkọ Jésù wàhálà ànúgbà mo ní wàhálà ànúgbà gbọ́ mi sà tó o bá san rẹ má jẹ̀mú rí tí ẹ fi dọ́lọ́run wò bíbélì wípé ó ní proof me fi èyí dán mi wò fi dọ́lọ́run wò lórúkọ Jésù ti Nasareti ó máa jẹ́rìí ara nínú ayé ẹ lórí iṣẹ́ lórí ìgbéyàwó ní gbogbo ọ̀nà rẹ àti lórí ọmọ rẹ ọlọ́run á jẹ́rìí ara lórí àdáwọlé ẹ lórúkọ yóò máa jẹ́rìí ara ìwé ìgbélú ẹ máa bọ́ sí físà ẹ máa bọ́ sí wàá ṣe bí ọba obìnrin yẹn wà lóyún obìnrin yẹn wàá ṣe ìgbéyàwó ọmọ yẹn máa ṣe ìgbéyàwó ọmọ yẹn máa ṣayẹyẹ in the name of Jesus ọ̀nà ọmọ yẹn máa là ọ̀rẹ́ ẹ̀ ń là ó máa tọ́ ẹrù rẹ gbé in the name of Jesus gbogbo ọlọ́jọ́ òbí òní oní wedding anniversary ọjọ́ òmìnira náà ni wọ́n mo gbàdúrà fún yín ayé yẹn gba òmìnira ìgbéyàwó yẹn gba òmìnira lọ́wọ́ ìgbèkùn àtògbò ẹ ó gba òmìnira in the name of Jesus ayé yẹn dìde happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù ẹ ó rí ànúgbà in the name of Jesus àwọn celebrant wà nbí.
6: Mr. Lawrence Oluwatoyin Mr. Olagbuju Pupola Bunmi Kasebiniku àti Oyekola Sina Mrs. Tijani Toyosi Bámidúró Yinka Lawal Murihat Motorayo àti Yusuf Abosede happy birthday to you bẹ́ẹ̀ bá rí wọn ẹ bá ń kí wọn ẹni bàbá ti bí ọba kí wọn kú ọjọ́ ìbí.
0: Olúfúnmilayọ̀ Pupola àti Mr. Amuko Samuel àti John Joan happy birthday to you lórúkọ Jésù ẹ̀mí yagun ninu alafia
1: amen
0: ati ninu oro
1: amen
0: in the name of Jesus
1: amen
0: mo bless our prayer boy mo yi bonu bo jeje oya baba
1: amen
0: kaye didi
1: amen
0: ko se bi oba
1: amen
0: yesu nu awa
1: amen
0: gbo eyan mo lo te wa leko e mo pe besada wa ka kiri ni gbo practice wa pata o wa nbe ma wa ni gando la ro la gbo mo fe anointing se la gba olorun tin ba ti anointing se ma ko nbe ago mejo abo mo nbo badan tori pe kota to level la gba olorun ma gba mic ni lu badan loruko Jesus iyanura te olowo in the name of Jesus
1: ko
0: ju se ne kan fi da loju bayi

ẹ̀yẹ́ ká máa tẹ̀síwájú nínú ìwé ìròyìn pọ́ńchì gbadebo road vivo ẹni tí ó jẹ́ olùdíje sí ipò gómìnà lábẹ́ àsẹ ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ti ẹ̀ka ti ìpínlẹ̀ èkó ó ṣàlàyé nípa àjọṣepọ̀ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ọ̀gbẹ́ni peter obi tí í ṣe olùdíje sípò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú national democratic party yẹn ndc road sọ̀rọ̀ kí ni road sọ ó ní kò sí àwọn kankan kò sí àwọ̀ kankan láàrin òun àti peter obi o ó ní nítorí aṣíwájú àti ọ̀gá òun ni nínú òṣèlú òun ni peter obi jẹ́ gẹ́gẹ́ bí gbadebo ṣe tẹ̀síwájú ó ṣiṣọ́ lójú ọ̀rọ̀ yìí lásìkò tó ń kópa nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn akọ̀wé ìròyìn níbẹ̀ gangan ni ó ti tẹ̀síwájú wípé ṣẹ́ẹ̀rì lótìtọ́ lódodo ló jẹ́ wípé olùdíje sí ipò ààrẹ ni peter obi bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé lásìkò tí atiku abubakar eléyìí tí ó ń ṣojú ẹgbẹ́ òṣèlú adc torí tó jẹ́ ajáde dupò fún ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú adc ó ní lótìtọ́ lódodo ni pé àwọn jọ wà nínú ẹgbẹ́ òṣèlú kan náà ni ó ní ṣùgbọ́n torí pé peter obi wá jẹ́ ọ̀gá òun àti ẹ̀gbọ́n òun ó ní òun pé ṣẹ́ẹ̀rì peter obi jẹ́ pé òun nífẹ̀ẹ́ rẹ̀ ó ní ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ò nínú ìgbáradì eléyìí tó ń bọ̀ gẹ́gẹ́ bí ìbáṣepọ̀ tó wà láàrin òun àti peter obi tí ò sí àwọ̀ kankan ó lóun ò lè dìbò fún peter obi lọ́dún 2027 ó ní lóòótọ́ ni kò sí nǹkan kan tó jẹ́ bí àwọ̀ láàrin àwọn ò ní ṣùgbọ́n òun ò lè ṣe kí ni òun gẹ́gẹ́ bí ẹnìkan tí ó dárúkọ ó ní èmi gbadebo gbadebo ló kọ̀ mí fọwọ́ gbáyà ó ní ilé ìdìbò fún peter obi o nígbà tí àwọn méjèèjì ń díje ìyẹn peter obi àti atiku abubakar nínú ẹgbẹ́ òṣèlú kan náà tí wọ́n jáde níbẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé ṣe dé nígbà tí wọ́n jọ wà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìsìn ní ẹgbẹ́ òṣèlú adc eléyìí tí òun wà ó ní òun ni òun máa yìn fún torí pé òun kì í ṣe onígàgàbàǹgebè bẹ́ẹ̀ lòun 5.5 kì í ṣe oníkebekebe ẹnikẹ́ni ó ní lójútọ́ ló jẹ́ pé òun àti òun ò ní ìjà pẹ̀lú rẹ̀ ọ̀gá òun ni nídìí òṣèlú bẹ́ẹ̀ náà ló tún jẹ́ àgbàlagbà tó jẹ́ bí ẹ̀gbọ́n sóhun ó ní ṣùgbọ́n pé tóun bá wá wòyún pé òun wà dọ́dún 27 ó ní ẹni tó jáde nípò ààrẹ lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú adc ó lóun tó ẹgbẹ́ òṣèlú tóun wá níbẹ̀ lòun ti ṣe kínní lòun ti tẹ̀ka ó lóun ò lè dìbò fún peter obi o nígbà tí wọ́n ju ìbéèrè sí pé nínú peter obi o àti atiku wípé ta gangan ni yóò dìbò fún ta gangan ni ẹni tí ó jẹ́ ọmọ iye rẹ̀ nínú ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ níbẹ̀ ni gbadebo ti ní èmi o ẹ jẹ́ tó sì ń sòótọ́ fún yín ó ní mi kò lè fi owó ra ipò láti dé orí àlééfà gómìnà o ó ní bẹ́ẹ̀ náà ló jẹ́ pé òun ò sì ní tẹríba fún bàbá àsàlẹ̀ kankan bẹ́ẹ̀ ló jẹ́ wípé bóun ṣe wáyé o ọlọ́run nìkan náà ni bàbá àsàlẹ̀ ọ̀hún gbá ìṣòlè ìdí nírò rẹ ti bá ìròyìn ọ̀hún ẹni tí ó jẹ́ gbajúgbajà ẹni tó lówó jù ní ilẹ̀ adúláwọ̀ tó tún jẹ́ ọ̀gá àgbà ilé ìfọpo dangote yẹn àlékò dangote bàbá olówó ti sọ̀rọ̀ o kí ni bàbá olówó sọ bàbá dangote ní ẹ̀wò ẹ jẹ́ ń sọ tọ̀rọ̀ fún yín ó ní irọ́ làwọn tí wọ́n pariwo pé ìdásílẹ̀ iléeṣẹ́ epo dangote wípé kò mú ìrọ̀rùn bá owó eléyìí tí àwọn èèyàn ń san lórí epo bẹntiró lórílẹ̀‐èdè nàìjíríà àti wípé dípò bẹ́ẹ̀ wípé níṣe ni wọ́n ní pé ló peléke sí i àlékò dangote sọ èyí nígbà tó ń dáhùn sí ìbéèrè eléyìí tí àwọn oníwèé ìròyìn bbc lọ́rí tí wọ́n sì bá sọ̀rọ̀ lórí rẹ̀ látàrí ìdásílẹ̀ ilé ìfọpo rẹ̀ wípé ṣé ó ń ṣe àǹfààní fún àwọn èèyàn agbègbè ẹkùn náà àti orílẹ̀-èdè kenya gan fúnra rẹ̀ pẹ̀lú bí àwọn ohun wòye eléyìí tí wọ́n sọ wípé ìdásílẹ̀ iléeṣẹ́ ìfọpo dangote lórílẹ̀-èdè nàìjíríà kò mú àdínkù bá iye owó táwọn èèyàn ń san lórí epo bẹntiró lórílẹ̀-èdè nàìjíríà pé kò ṣe àǹfààní kankan fún wa níbẹ̀ gbọ̀ngàn ni dangote ti ní ṣẹ́ẹ̀rì ẹjẹ́ ń sòótọ́ fún yìí o ó ní aláìmoore èèyàn ni ó sọ wípé ìdásílẹ̀ ilé ìta ifọ̀ epo òun wípé kò mú ìrọ̀rùn bá orílẹ̀-èdè nàìjíríà o ó ní owó epo lórílẹ̀-èdè nàìjíríà ló lọ sílẹ̀ jùlọ ní 95% bí a bá fi wé àwọn orílẹ̀-èdè tó yí wa káàkiri ó ní iye owó orí epo ó ní kò ní ìṣòro tó wà ní ẹ̀kọ́ ni ìṣòro tó wà ní orílẹ̀-èdè nàìjíríà ó ní bí kò ṣe wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ àti àwọn kùdìẹ̀kudiẹ tó ń wáyé láàrin bí owó epo lágbàáyé bí ó tún ṣe ń lọ sókè àti àwọn owó epo ọ̀hún gẹ́gẹ́ bí dangote ṣe ṣe ní àlàyé o ṣùgbọ́n ó gbó sórí ọ̀rọ̀ rẹ̀ wípé ṣé iye tí a bá ṣe àfiwé pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó yí wa ká ó ní owó epo bẹntiró lórílẹ̀-èdè nàìjíríà ó lóun ló kéré jùlọ dangote náà ló sọ eléyìí di mímọ̀ láàárọ̀ tòní inú ìwé ìròyìn punch náà lẹ́ẹ̀tí bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀
aro to ni o minister fun olulu ile wa ni ilu abuja iyen so wike o soro lana ojo ru wednesday o ki lo so wike na lo ni cherry mo ma ko we fi ipo le ti o ba de 2027 ti are bola me tinubu ti ko ba ti jawe olubori o ni ma ko iwe fi ipo le ni ku ni ilu abuja be na lo soro gege bi wike se so o ni ewo wike na lo so re di mimo nigba ti won se ipade pelu awon kan nibe odo ni wike ti ni to e je nso to fun yo se ri eto idibo to nbo lo 2027 ti are bola me tinubu bo ba ile ja to ba fi le ni ijakule ti ko jawe olubori o ni esa mo ma ko we fi ilu abuja ma ko we fi le ni o gege bi wike se so won ko sinu we royin laaro daily post na leti ba laaro to ni iyun na jade tan laaro yi won ni ijoba apapo orilede nigeria won ti soro latari owo epo owo ranwo ri epo eleyi ti igbe aye iyo owo ranwo ri epo ta ngbe won ni won ti soro wipe ise ri ko si atunse kankan eleyi ti o le de ba boya awon kan ni awon o da pada awon o da pada o gege bi are bola meti nu bi bo se se ni alaye won ni gbogbo igbese ti are gbe lori pe aye owo ranwo ri epo lati yo mo orilede nigeria ko inu ajaga ti won ko ra won si ni won ni orilede nigeria ti subu ese ti kan won ni ese to wa kan yi are bola meti nu lo gbianju lati mu bi aso funfun kekere ta ma pe bandage lati ba fi na ese ohun ki gbe ese na le ko te si le ma fi rin die die won ni ile de nigeria pe o tin ti wo ese bayi pe ese to ti kan tele ti o le fi rin won ni te ba wo dada won ni e ri pe are bola metinubu ti gbianju gan ni gege bi eni to soro yi o na ni akowe gbogbo fun ijoba apapo ilede yi iyen george akume on gangan na lo fa ko mo kan re yo lana ojo ru wednesday ni ilu abuja ni bi ti won tin se igbaradi ayeye ominira eleti adan se loni nibe gangan na ni o ti so oro na iwe royin daily post na lo gbe yun na jade laaro yi o won ni adeyemi iyen omo ba adeniye adeyemi ele to wa lakata awon ajo dss ti won ni o nse ayederu ile ise kan labe isejoba tin lo lowo wa yi ti won pe ile ise ohun ni pfipc iyen presidential foreign investment promotion council ele ti won ti gbe sahamo wipe to o salaye ohun to ri lobe to fi ga rowo awon wo ni bembe won ni ase wa ase yinbo bayo won ni won ti gbe omo ba adeniye adeyemi won ti gbe lo si waju ile ejo giga nilu abuja lana o nibe gangan na ni won ti gbe idajo kale pe to ade ni Adeyemi o ve soruto fun wa o ni mi mowo mi mese nbe o iro lo npa o da lo wa mowo o mese o to won ni kan le lo ju si kuje o won ti ni kan le lo ju omo bade ni Adeyemi si ogba atunse ti won pe ni kuje latari esun mejo toto ele ti won ka si lorun ipe o kowo je o wa koto o wa je banu o fogba lumokoro yi o fi nlu jibiti opolopo awon esun na ni won ka si omo bade ni Adeyemi lorun be na ni ile ejo wa ni to lo ma gbategun kuje ategun be ki gbodi lara awon darin yan ibe na ti ni o da adeni adeyemi wo ma lo kuje ona ti mu lo kuje bayi o nbe ninu we royin daily post laaro to ni na e ba iroyin ohun ni ekun rere ti ari ti egbe ojelu apc ti won ba jawe olubori lodun 2027 gbogbo nkan ti ba je oro oloselu ani e ma fi si inu oruko wa mo ti egbe oselu apc bo ba e jawe olubori lodun 2027 gbogbo to nje oloselu ni kini kan eyo oro oloselu ku o na oro wa ati deyan lasan anjo oloselu mo tale to soro amechi o na lo so ile fun awon agbagba ninu egbe oselu adc egbe oselu adc ti a mo si african democratic congress iyan na niyan awon egbe oselu bomi lowo kin bo lowo konu nbe na ti ni to eni to je amugbalegbe fun eni ti won jade dupo ninu agbe ninu egbe oselu ohun iyan rotimi amechi ongaga na lo soro na pe ewo ma feyinti ninu oro oselu patapata ni ti are bola metinubu to ba e jawe olubori ninu odun 2027 gege bi amechi se wa nsoro wa ro gbogbo awon agbagba na egbe pe ewo e jade to gidi gan ni o gbogbo ipinle bi te ba wa e di daju pe amu ibo wa ako ibo to kun daada ka si ri daju pe bola metinubu o ni ijakule lodun 2027 ninu eto idibo to nbo gege bi amechi se nsoro na nibe gangan na lo ti wa gbe oro na jade ilu abuja na ni won ti se ipade ohun o yen la
na joru weze nibe lo ti ni se ri o e je so do fun yo ise di alase je fun eyin agbagba na egbe yo owo di alase la fun gbogbo yo se ri eto dibo to nbo gbogbo ona gbogbo agbara te ba fe lo oni ke ri daju pe lo agbodo jawe olubori agbodo le bola me tinubu ko lori aga won ka wa bo be o bi be ko bi bola me tinubu ba jawe olubori 27 se ri oro oselu e yo ku no ko mi emi ko o amechi na lo se le di mimo laaro toni eba ninu iwe iroyin Daily Post laaro yin eya go fawon alaga alaga alaga bangebe eda eya go fun awon chochocho eyan awon gani man ni eyan eya go fun won o tori pe te ba tin gbo on ti awon alaga bangebe awon odale awon onikobokobo te ba tin gbo on ti won so e ni mo bi te nlo talento soro obasa na lo se le di mo o na ba won awon alatile yen gboselu apc o na lo n ba soro eni ti o je abenugan ilegbi mo asofin ti ile eko mudashi o obasa na ni won tin rawo ebe si gbogbo omo egbe oselu apc ni pe to eyin eyan mi onisa e yago fun gbogbo awon alaga bangebe yen o se mo pe odun 2027 ti de tan bayi be na lo si je pe igbaradi wa na ni pe lati daju pe asun to gba ton to ye o ka jawe olubori o gege bi obasa se n soro yi pe e yago fun gbogbo awon alaga bangebe e yago fun gbogbo awon odale yen se ri te ba e ma te ba ti ri odale yen te ba ti fe soro e tete ya ko kangara yin ke ku liwaju uru eni be o pe bo se wa won da gari sinu won da yepe sinu gari ni o ti o ni se mu mo fun yi o gege bi obasa se n soro yi nibe na lo ti soro na to fa ko mo pon eyo lana joru wednesday nigba ti won ni won se ipolongo egbe oselu apc ni agbegbe agege eyan federal constituency nibe ro gan lo ti wa se ikilo na pe se ri gbogbo awon lagabangede e yago fun won tori pe won ma nle ni pada seyin ni en ti o ba ti ni iran to da ni waju iru won ma n fayan seyin ni o en ti o ba ti ni bi to nlo iru won ni ma ni ma diga ga ona mo eyan kan o ni je ri wa ti te ba ti wa riru awon eyan be ninu egbe oselu wa ni abi na egbe oselu mi abi eni keni ti ba be layi ka yin o ni eyago fun won o obasa na lo so ileedi mimo laaro toni o ni eyago fa awon odale yan odale ajeya ajeya ajeya ajeya oni to obasa fi pari enu e ri orin na ninu iwe iroyin Daily Post laaro yin e lo gba change iroyin be e ba ni ekunrere laaro toni ni to je amugbalegbe commissioner olopa iyen ngozi bride bread ni won poruko re ngozi lo soro wi pe se re je nsalaye fun yin o ile ejo giga to wa ni ilu eko ni ilu keja won ni arabe kan to je agbejoro to je bi ore re iyen chinwe onuha oni won pe oruko re won ni o lo awon iwe ti ko nse ona to to iyen ta mo si document ile to je pe won fo jire ni won ni won gbo na ogbon alumokoro yi fi se document kan ile ti won si ri daju pe won fi gba ile ohun yen ohun ni ohun kan ile to wa ni ilu Ikorodu gege bi o se saraye o wa ni awon ohun ni ohun yi to wa ni Ikorodu yi ti won fi document ti o se original o ni ohun ni won fi gba ile property ohun ti won si so property na di awon ibi ti won tin ko nkan ja to pe ni factory ile ti won tin se nkan o ni eyi des lo je pe ke ri awon won yi bread yen ngozi o wa salaye pe edakun egba mi o mo ni eleri to to o se ri eri si eri ma je mi jo si nbe nle o ni koda iwaju adajo agba hakim osodi on gangan na ni won gbe ejo na lo o ni koda eri ohun be nle to si je pe ohun ki o poruko eleri ohun ni Emmanuel Jackson o ni Emmanuel Jackson o ni o le so ohun to da nipa nkan to tohun so yo o lohun lohun ni ogun o ni je gbogbo iwe ti won fi gba property ohun yi ti o wa ni ilu Ikorodu yi o ni esa e ba je ntan yo eyan mo Nigeria e ma gba mi o ni ewo won wa nko orisirisi oro awon kan ti o nitumo o ni oni won ko amugbalegbe olopa ita mo si assistant commissioner of police ngozi braid o na lo so ileedi mimo laaro to ninu wero yin punch na lo wa o ko ba da gba pe mi wo iroyan ohun na mo se ri pe ah se ri awon adajo won fi ogba alumokoro yi gba ohun ini mi won si gbe fun awon ti won se factory iyin ti won gbe nkan jade nbe ninu wero yin laaro to ni won ni oga agbe olopa yan yan lede Nigeria iyan Ridwan Olatunji Diisu baba ti ni to iyan bi Mohbad iyan ilere Oluwa Oladimeji Aloba ti gbogbo aye mo si Mohbad won ni commissioner olopa Olatunji Diisu ti ni mo buwo lo
oya ibe iwadi ko bere ni kikun lori iru kujo pa Mohbad o gege bi oga agbe olopa orilede Nigeria gege bi won se si iwe kan oro Mohbad na ni weroyin punch gbe jade o won ni bye bye bye ki iwadi bere lori gbogbo nkan to ro mo iku omokunrin na gege bi won se se ni alaye o won ni won ti ko iwe na awon bi Mohbad ti ko iwe pe iwe pejo itamo si petition won ni won ti ko tipetipa o to je wi pe lawyer awon iyan agbejoro won Oladayo Ogungbe o na ni o ba won gbe lo si ile ejo nbe gbe na ni won ti wa so pe to oro ti npe lori oro yi o won wa ni ki awon ajo lopa ki won tun iwadi se e mo yin gba ma pe ni reinvestigation ani ka bere re bye bye bye bye bye lori iku ati awon nkan mi ile to ro mo iku Mohbad gege bi weroyin punch bo se gbe jade yen laaro toni o wa nbe ekunrere oro na po sugbon koko be ni wipe oga agbe lopa ti buwo lu pe ki iwadi tuntun ko bere lori onkun to le se kini to le ro mo iku Mohbad nbe ninu weroyin laaro toni e ba nibe o won ni omo eni ti o je minister fun lulu ile wa iyen omo wike na ni so yo iyan Jordan Ezenwo iyan so wike omo minister fun lulu ile wa ni ilu Abuja iyan so wike o na lo ti ni e ma ma ye onkan ti o se temi e ma ma gbe le lori won ni won fi esun ri pe o lu jibiti owo kan to 2.1 million dollars latowo enikan to je onisowo ni ilu Abuja latari ile kan ti won ni won jo ni oro re laarin ara won nibe gangan ni won ti gbe oro na lo si ile ejo giga to wa ni ilu Abuja o ni pelu ibuwolu omo wike gangan ni o ba ni seri signature de won won po di re ni ki se temi o emi ko mo buwolu o e ma gbegbe ku gbe si mi lori o orun mi o gbẹru o ni ewo aja ni mi o orun mi o leru be laro lohun ese won o lese yago yago o ni ga ye ma fi logun lo lohun o ni se signature lo to lo lo to signature mi ni amo writing yi o nje writing mi won po ji re ni ona mo wike o ti ni se ri gbogbo esun to fi kan mi pe mo ju jibi ti won 2.1 million dollars oro le e mo pa re o won forge re ni o mi wa ninu wero yin punch laaro to ni e ba nibe ni ekun rere laaro yi oluko kan ma re o ile ejo giga ni ilu Eko ti won wa ni ilu Abuja e mo ni ni ilu Abuja ni ilu Ikeja oje ile ejo giga to wa ni Ikeja ni ilu Eko oni won ti ran teacher kan ti won poruko re ni Isaac won ti ni ko lo ma gba tegun lo gbe won titi ayeraye ita mo si life imprisonment e won gbere oni won ni won fun ki le se re ki lo se ejan o ki lo se esun ton lo se re o won ni omodun mejo to je omo ile iwe to tin se tisha ni lomba se nkan ninu ile itura se no ile itura itura ila pe toilet yoruba ibi de eyan ti ma nse yo ebi ta tin se yo ta tin gbonse itura na ni de eyan ba lo do na eyan itura ni won ni ma lomba mo se nkan ti o da nibe o ko da won koruko ile iwe ohun sugbon agbegbe epe ni afiran mi eyin na lo mu roroyin punch e bo ko ile iwe nbe won ni arakunrin yi na ni adajo Rahman Oshodi ni won ba wo pe odaran ni arakunrin da idajo mi re iye lo ma gba tegun ni ogba ewon ko gba tegun be titi ojo aye re ko wa nbe titi lai lai won ni won ti ni Isaac o jebi pe o fi pa o fi ba omo kekere omo dun mejo koda oro re ti wa ni waju ile ejo lati odun 2022 ko to de pe won wa gbe idajo kale bayi pe ko lo ma gba tegun ni ogba atunse eleyi ti won gege bi ile ejo giga to wa ni ilu Ikeja ni ilu Eko gege bi won se se ni alaye laaro won ni awon kokan re o awon ti ma n wa iwakuwa loju popo normal ni won gba olopa kan oga o oni won gba olopa o olopa obirin nigbati Are Bola Ahmed Tinubu akoko ta Are Bola Ahmed Tinubu de si Nigeria on ni won ni sele na sele ni ilu Eko gege bi won se ni alaye won ni inspector ni arabinrin na iyan oga agba olopa Messi Basi ni won poruko re won ni oku lẹyin ti won gba won ni won fi moto gba awon eni o si duro it aran ni awon ti won ma gba yan ti won duro ni won lo gba bayi ko duro won ni enu ise si ni iya iwa olo ma jarin lojo ti bi npona won ni lasiko ti Are Bola Ahmed Tinubu de se ko ni ojo isegun o na ni isele na sele nigba to awon iwe iroyin punch ma yoju si ibe ni ana ti se ojo Wednesday nibe gangan ni won ti wa so pe lo ti to lo dododo lo je pe arabinrin Basi ni won gba ni oko
kódà ọkọ̀ tí wọ́n ní wọ́n fi gba wọ́n ní islander dubai ni sports islander sports black ni dúdú òní wọ́n ni wọ́n fi gba arábìnrin ṣùgbọ́n wọ́n ní wọ́n rí ẹni tí ó gba gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé sí inú ìwé ìròyìn ìyẹn ní àárọ̀ tòní ṣùgbọ́n wọ́n ní arábìnrin ọ̀hún ó kú o kọ́lọ́run ọba mi kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ wa o èèyàn ọlọ́pàá ẹ dákun ibi tí a bá ti rí pé àwọn ìwàkuwà àwọn onímọ́tò ẹ máa sún sẹ́gbẹ̀ẹ́ díẹ̀díẹ̀ o àní mo ibùkún sọ lẹ́sẹ̀nù lágbára ọlọ́run ọba mi èdùmarè iyì náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní punch náà ló gbé jáde

0: Dangote náà tún sọ̀rọ̀, ó ní ohun tí àwọn alágbàtà epo gan ń dálẹ̀ lórí ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè Nàìjíríà, ó ní òun ló ń jẹ́ òun, ó sọ̀rọ̀ gan, ó sọ̀rọ̀ sí wọn látàrí ìwọ́de kan tí wọ́n ní àwọn kan ṣe ní Lamu Refinery. Dangote sọ̀rọ̀ pé ẹjọ́ àwọn alágbàtà epo tó ń dálẹ̀ ó pọ̀ nínú ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà. Dangote náà sọ̀rọ̀, ilẹ̀ náà kún, ilẹ̀ wẹ̀, ó ń bẹ nínú ìwé ìròyìn láàrẹ punch lẹ́ti bá. Ẹ jẹ́ sójú òpólẹ̀ fún wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, ẹ jẹ́ tẹ̀lé òfin àti ìlànà, ẹ má pa ìwo sí wa létí, ẹ parí dí oyin kẹ̀sì bá wa ṣe pápápá. Òní ni Jordan FM pé ọdún mẹ́jọ tí a ti ń gbóhùn sáfẹ́fẹ́ nílé iṣẹ́ wa, èmi sì bá wọn ṣe ọdún kẹfà báyìí. Adúpẹ́ lọ́wọ́ lọ, alhamdulilayi. Ẹ̀lọ́, ẹ káàárọ̀, 0906000 3352. Ẹ káàárọ̀ sá.
1: Àpò ojúmọ.
0: Ojúmọ rí o.
1: Alàgbà tí a ń yìn bàbá àwọn bọ́ọ̀sì bá tó gèjò.
0: Ẹ káàbọ̀ sá.
1: Yọ máa fèsì fún yẹn o.
0: Àmì.
1: Mo bá gbogbo ọmọ Nàìjíríà, mo bá wa dúró bára wa dúpẹ́. Àti àwọn àpò ọdún, ayẹyẹ ọdún mẹ́rìndínláàádọ́rin. Òwò ṣètìpínlẹ̀ kan, òwò rítàyà, òwò ti sí APC
0: báwo ni. Òwò fẹ́yìn tí tó tí APC bá
1: jáwé gbogbo rí. Ọ̀yẹ̀ kó tètè sọ ìtì láti fi ń lọ. Torí pé ẹnìkan ti sọ owó ìjọ sí nígbà tí Tinubu ó kìí bẹ̀ ni pé bàbá yẹn sọ pé àwọn ó kò dákẹ́rú àwọn, àwọn sáré òkè òkun tí Tinubu bá débẹ̀. Láti ìgbà náà tí wọ́n bá di òkè òkun wọn lọ gbáfẹ́fẹ́ ní Nàìjíríà náà ni wọ́n darí padà sí.
0: Ẹ ṣeun àmì bàbá wa àti àmì yìí láti ògìjọ. Ẹni lákùjẹ bí àṣà bàbá mi. Ẹ lọ, ẹ káàárọ̀.
2: Ẹ lọ, ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
2: Adélàkẹ́ ayọ̀.
0: Bami.
2: Adélàkẹ́ ayọ̀.
0: Ẹ káàbọ̀ sá.
2: Tó pa so good, Nàìjíríà 66 years. Ike tábà ṣe ní tè, we do we organize this to move forward. Ìdí tábà ṣe ní tè yẹ o. Now, we should know oyinbo tó ń bọ̀ bá colonize wa, tọ́lọ̀ bá lò wọ́n. Wọ́n ti fi ìpìlẹ̀ lélẹ̀ sẹ́yìn àwọn akọ́ka nìlú sẹ́yìnba tó ń ṣèlú wa báyìí. Àwọn akọ́ka nìlú wa sẹ́yìnba ẹ ṣe níbi kàbà dé báyìí wọ́n ti corruption. Ẹ lè bíi pé corruption and inflation wọ́n ti rí nǹkan kan ṣe sí. For the record of the economy for the past 55 years, tẹ́bá wo tó ṣẹlẹ̀ nílẹ̀ electricity, education, tẹ́bá wo industry, infrastructure, tẹ́bá wo sports, gbogbo ilé ìdárayá, tẹ́bá wo foreign exchange, agriculture àti transportation. Gbogbo tó wà bẹ̀rẹ̀ ó pele kìsì ni òtí ẹ̀kọ́ tí ẹ̀kọ́ tẹ bá mú. Àìsàn ìwọ́n ni àtọ́kùnrin bá ti dà sí wọ́n àwọn ènìyàn fọ̀ wọ̀ nítorí àfìlúgà. Yàrá political crisis tó wà, tí political crisis bá wà, ó máa jẹ́ kó máa tẹ̀sí economy.
0: Kó máa kó bá wa.
2: Ó máa tẹ̀sí economy. Wọ́n lẹ́nu tí a kò tó di economy yìí tí a fẹ́ di massive.
0: Ẹ̀dà ẹ ṣeun sá.
2: So the only thing is that I don't know if you got much pass or any corner theory or any code that better to your common
0: sense.
2: I'm not going to be done. You know, I'm not going to cut to record. I'm not going to say, but look, this is not why I say I'm the best businessman. We are going to we need one company that will call people to table and read. No, they have to be amend. So that we can move forward. We need a strong meeting.
0: I mean, ẹ ṣeun sá. 0906000 3352. 0906000 3352.
3: Ẹ lọ́wọ́ ìràwọ̀.
0: Present sá.
3: Oníbàjẹ́ fún yín o.
0: Àmì àtẹ̀yìn náà sá.
3: Àjọṣe ọdún yìí àjọṣe mi o.
0: Agbára Ọlọ́run.
3: Ọlọ́run ní ṣe láṣẹ mọ́.
0: Àmì sá.
3: Kẹ́rí àkọ́kọ́ náà ibi kan tí n fẹ́ sọ yìí lórí ni ti Dangote tó sọ nípa ọ̀rọ̀ pé bóyá epo Nàìjíríà ló lẹ́ẹ̀sì jù. Fẹ́mi Dangote ló ń pa Nàìjíríà. Kò dẹ̀ sí nǹkan tó fi ń pa ju pé àwa ọmọ Nàìjíríà ga àtolórí àtẹlẹ́mù gbogbo wa ti rí láìsí àti gbára lé nǹkan tó dáwọ́lé. Kò yẹ kó jẹ́ pé òun ní ìwà ṣe ìbáláì tí Nàìjíríà ó wà gbára lé. Ṣebí ibi ló ti ń ṣe sìmẹ́ǹtì, ibi ló ti ń kó sìmẹ́ǹtì lọ sí Ghana. Sìmẹ́ǹtì tí wọ́n ń tà fún ọlọ́run ó lẹ́ẹ̀sì ju ti bí lọ.
2: ko so gbogbo oro wa ye pe tax to san fun Nigeria lo poju ni ko salaye ko je ki gbogbo mo Nigeria mo nkan tin sele ka pariwo ti ti joba lo leti
0: oda
2: because oda ye pe kini yen ko balance rara ko lo saanu wa ni
0: o ko yan ti bi te ti pe wa
2: ah oruko e ma binu oruko me ni apa e olo lati adiyan gasline
0: e sun sir
2: olorun ni joba je fun gbogbo wa
0: ami o ami
2: o oni o su ko so dodo oro ododo sinu oro e
0: oda e sun Jordan at 8 odun mejo hello e garo
4: hello
0: ati wa nbe ko jumo sa e ba gbon so ke suno phone yin dada
4: ori oruko temi ni Abdulrazak akar
0: lati ah baba Razak o da pe si wa ni ile ni o baba si sun ni oni na lojo mi ni ra won ko si se e garo
5: Hello,
0: I'm
5: here.
0: Ekaro, ma.
5: Ekaro, yeah, so you're
0: inside
5: the fat one, like
0: a video. Ekaro, yam.
5: I'm here. Iti lo la se yori.
0: Eh, happy birthday.
5: Happy birthday. Olorun aje ninu ni lo si aju o.
0: Mi o, mi o.
5: Eh, je mi ka fe da tin be mo ba lo pa ti. O ma to ko lu. Mo ba kedu o.
0: Ah,
5: ni ti to ko wa je o.
0: Mi o.
5: Ke ri ke le ba pa be ba wa gbo ke lo pa. Mo to ma ko, wo ma je wa ju e.
0: Hmm.
5: Eh? Olorun ni da wo be je wa to tutu Nigeria o.
0: Mi o, mi o.
5: Mo ba wo.
0: Bí
5: àwọn ilé kan àwọn ni wọ́n ní ará ìlú lára
0: àwọn
5: wọn dá ìtọ́jú sí àwọn alágbàtà tí lóko ẹlukóta ti wà pẹ̀lú pé ọ̀nà òdá àwọn ni wọ́n pa àwọn ni wọ́n jọra wẹ̀ kíkẹ́ táwa bẹ̀ wọ̀ fún ni pé kọ́ yọ oko lọ́rùn wa kí wọ́n má pa wá tán nítorí pé ìlú ilé kókó ṣùgbọ́n ọlọ́run á sọ gbàdọ̀rọ̀ fún wa o ọdún tuntun la bọ́ sí o àrí tí wàá ṣe náà
0: jọba
5: lẹ́fẹ̀ kò ní bàjẹ́
0: o
5: àdíyẹmí láti
0: ṣàgbọ́n. Ẹ ṣeun ẹ bá gbé ogun àwọn ará ṣàgámù bẹ́ẹ̀ 09063352 or 07051697912 ẹlẹ́ kárọ̀ ẹ kárọ̀ sà. Àmì sà.
6: Orúkọ mi ni Akíọ́lá Akíbọ̀ Àtàbẹ̀ Ṣáṣe.
0: Ẹ káàbọ̀ sà.
6: Mo fẹ́ kọ́ dájọ́ ọ̀rọ̀ wíkẹ́ yẹn. Èmi ò pé Tinubu ò bá wín ni FCT Capital Television ló máa ṣẹlẹ̀. Nǹkan bí ẹ̀kọ́ sọ yẹn. Ó yẹ kó mọ̀ pé Tinubu ò bá wín ni Pẹ́sidẹ́ǹsì. Àwọn tó wín yóò lè gbúgbà sí Téèyàn àwọn fẹ́lẹ́ kó mọ̀ yẹn. Tó àtọ́gbọ̀n ẹ ti pọ̀ jù. Then number two, Dangote ni Oribabio Oluwade o. Kí NPC ń wò Tani Mali mẹ́rin tó lè tún kọ̀ọ̀kan ṣe bẹ̀. Tàbí tó àgbẹ̀bẹ̀ tó ṣe o. Kúgbà ẹ̀ wọ́n ò lè torí pé wọ́n ṣe ń tàrà àgbáyé la gbọ́dọ̀ ta fún Dangote ọmọ Dangote. Kó máa fi díẹ̀ díẹ̀ ogun ó lè máa kó díje fún ọmọ Nàìjíríà tó lè máa rí rà.
0: Yẹ
6: kọ̀. Ó ti fẹ́ ṣe ìgbà kan fọ́ bọ́ ṣe é.
0: Ẹ ṣeun sọ.
6: Adágbòtì mi
0: o. Ìbá ni
6: lẹ́yìn a lè tún kọ̀ọ̀kan ṣe ẹjẹ́ ẹ̀pẹ́ tó.
0: Yẹ sá bàbá wa kí
6: ọlá kò fà.
0: Ẹ ṣeun sọ. Ó lágbára wọn ni àwọn olè bá dangote wí ẹjẹ ń gbé oyin sókè mọ bọ.

0: Benny Nigeria la gbe bi mele ka ro eh o ti ja 09063352 e ka re ko jumo
1: e ka re ta
0: yes ma
1: o ru ko mi gbe de la ti ja la ta bi
0: e ka go ma
1: o re ko bu
0: yes ma
1: ko e ti e ti te shu
0: shu
1: a se do mo bu
0: amen
1: e bi la se pe le pe le pe
0: amen o
1: eh ni ko ko ko mi ko re ba ti ba go ti eh ni ko ba go ti ni yo bu that is why ko go go to take and show the communication so ba go go se ko se ba ju to go go ti awon go di fire ya wa ti se ta ma ta ti wa wa ko bi ti e se ma ko ko mi ko ni ba for the mission so eh ko to ko go go na that is why ko ti se go go
0: asun yam ama wa lati ilu alagbado ejen fun wa ni ikede ti a san o fun to si ma mu dada wa sugbon ki to so ejen mu ipe e ka ro e ba pa radio yin yan sa e se e ka ro
1: e ko odun ma
0: awa ro
1: o se fun pe o se na mi ja ko mi ka jara gore pe kan lo ada bi ti le se na mo
0: ni o ko yin
1: o se ni ko mi ni aya ati le ko ati so la I'm going to go to the house. Ijo piano ta ko ko ma wori e se to mi se nbe o o be ro olorun ibi ya
0: o wo gidan ilebo ma npe o wo nkan mi oni ni ayajo ti orile de Nigeria gba ominira loruko oga mi James Adishino ati awon ga wa ni ile ise Jordan 105.5 FM ati ajosepo Iris Iyabasira Alamala won ni eyan ogun to ba wa lati to je ololufe kan ni Jordan FM papa julo MC rawo gbogbo eto ta ma nse wi pe laaro yi bye ke wa je amala ofe ni ibi ti won tin ta onje eyin ogun to ba lo sibe laaro e bye te ba de be ba James Adishina e be mi MC ra won na kitete mi na ba ko nbi emi na ti wa la re yin 20 ba yin ni gboku awa 19 eh wa mo boya basma o je o abi sugbon e lo lo bayi Iris ya Basira Lamala won ni ki awon omo ile Nigeria awon lolufe ile se Jordan FM latari odun kejo ta wa na se nbi pe ki awon fans wa kan wa je onje ofe nibo ni won wa gbogbo wa ta ba mu abule egba ni apa bi ki se ti ekoro saido apa bi pe e wa ni ona Jordan FM 1 bi bai ti ile ise nla ni ile ita ounje nla ni Iris Iyabasira Alamala won wa ni abule egba te ba da abule egba bus stop e bi gbogbo olokada pe ile amala kan ti won se dale Iris Iyabasira be ba de be bye e jonje ofe iyun je ikede ti e san ofun ti o si mu anfani dani e lo e ka ro yeah
1: I'm not going to be able to do that.
0: Amen.
1: Ẹ ṣeun. ẹgbẹ́ni arẹwà akí wọn púpọ̀ kan kú iṣẹ́ kò tí ìgbà tó kò tí ìgbà tó rárá nítorí bẹ́ẹ̀ ìgbà ní pé ń kọ̀ sí kí ní pé àwọn tó súnmọ́ wọn wọn ò rí lè sọ fáàtì fún wọn wọn ò sọ fáàtì fún wọn ó ń sọ bí ẹni pé nàìjíríà ti dá lójú wọn níbi àkọsí ìjọ kọ́mọ̀ táwọn kú sí ní kan nìyẹn ọjọ́ gbàdọ́gbọ́n mi ẹgbẹ́ sọ fún wọn àwọn náà máa ṣe pé di 200 epo di 200 epo bóyá 20,000 láàrin sí àjẹ náà rẹ ẹgbẹ́ sọ láàrẹ wọn ni a máa tí wáyé à ń ṣe pé a máa ná ọkàn láti máa gbẹgbẹ ayé ayé afẹ́rẹ́ ọjà òkèdè afẹ́ gbẹgbẹ díẹ̀díẹ̀
0: àmàsanwó
1: díẹ̀díẹ̀ oníjìká fẹ́ nǹkan máa kà kí nìyẹn òun ló máa dùkà ní o lórí ẹwọ èrò ẹ̀kọ́ náà ń sìn ẹwọ ibi tí tọ́ntọ́ntọ́n ní fífi school fees dà lóòótọ́ wọn náà wọ́n gba lónìí lóòótọ́ wọn gbà yẹn tí kò fi pé owó gbogbo ẹ̀yà fi ń san ẹwọ ibi tí wọn sọ fífi fẹlẹ ẹwọ ibi tí wọn sọ ń sìn
0: ẹwọ ilé nǹkan
1: ẹwọ ibi nínú ẹwọ gba nǹkan bẹ́ẹ̀ yẹn náà wọn fún wa ní ẹdùnyẹ wọn fi ń gba àgbè lọ́wọ́ wa ìjọba ìjọba owó àwọn kúṣàrà ọkọ ọ lè sọ fún wa tí ní sáré ìlà ńpẹlà pẹlú gbogbo gbogbo ẹ ṣe rí ìlà lójú ọkọ tí ò jí náà.
0: Ó dà bàbá mi ẹ ṣeun sá ẹ ṣeun wọn ni wọn ti kọ la ilẹ̀ ìwájú ilẹ̀ ó jìnà ẹ bá fi ó yàgbọ́ máa fi ooru sí rí ẹ yóò jìnà ẹ lọ ẹ káàárọ̀.
1: Ẹlẹ́
0: ẹ káàárọ̀ sá.
1: Ẹ kọ́ ọjọ́ ẹ mẹ́jọ ń pẹ́ ọ.
0: Àmì o àmì o.
1: Àdúrà láti orí làgègè
0: chief
1: engineer mi láti orí làgègè
0: bàbá ẹ káàbọ̀.
1: Àkọ́kọ́ ni pé nípa ọ̀rọ̀ president tó sọ láàárọ̀ yìí ẹ sọ pé nínú nǹkan tẹ̀ka jẹ́ pé ó máa owó èpo eré owó èpo yẹn ó máa dá padà pé ìjọ tẹ̀tẹ̀lẹ̀ ṣé ó lè possible ìyẹn wọ́n lọ́wọ́ lọ́wọ́
0: wọ́n ni wọ́n máa dá padà wọ́n wà against àwọn tí wọ́n sọ wípé wọ́n ó dá padà.
1: ok lẹ́yìn obìnrin tó kú tí ọlọ́run tí mọ́tò gbá
0: ọlọ́pàá
1: tí mọ́tò gbá ṣé mọ́tò tó sọ lóòótọ́ tinubu nàbí mọ́tò mìíní.
0: Ó yà pé mọ́tò mìíní náà àti ẹ̀ mọ̀ bọ́ nǹkan tó ṣàkóso nínú ìwé ìròyìn lè ní kọ́ mú kà sí ìtàn.
1: Ọláforíjì o ti dangote ti ní ọsàn lóró epo ó di ẹtàn jẹ gbogbo nǹkan tó sọ fún wa ibi àwọn ọmọkùnrin ṣe lọ́dà kọ́ńtì tó wá tàn àjẹ́ ńbí bó bá jẹ́ ọlọ́run àdá ọba tí kì í tí ò sí lẹ́yìn aláàbò.
2: On the go at www.jordan105fm.com.
1: ọlọ́run àdá pé ìjẹ́ ni.
0: Ẹ ṣeun sir, engineer Aminu láti 06000 àsìkò tó di pa àmàlọ́ láàárọ̀ tó ní.

0: o ti dora malaba e jazz man ni ka ma lo yin ku lo yi ju e le ka ro
1: hello
0: e ka ro sa
1: e ka ro
0: yes sir
1: aku to aku ayeye independence ni o
0: awa niyan o
1: le se yin o ni jona o
0: amisa o ko yin
1: oruko temi ni ayinde salawu aladolo le ni jare bobo ni joba fe lodo world 2 kwara state
0: oruko yin egun lati kwara re tin pe wa
1: bẹẹni ẹkú ètò àgbàlagbà ni mo dàgbà tí ìwé wù mí sani ó lọ ní bánijáwé àjídèwé ọdún òní dàbí ọjọ́ ọgbà tá a wà ní ìwé ta gba independent 1950 ọjọ́ náà bí òkú ni mo nàìjíríà dáa dì sí bẹ̀tẹ̀ akáńkọ́ rúlu wa aláyíwà padà pé nàìjíríà ò dáa dáradára nàìjíríà olówó pẹ̀lú wa ọ̀rọ̀ nípa kókó tí ó dá lórí iṣẹ́ sọ tí mo rí dá sí ń bẹ̀ ni pé dangote tó sọ̀rọ̀ kó jọ kó mọ̀ wò tàjọ ilé kò yókù kó sàrù gbọmọ nàìjíríà lápapọ̀ kó rántí pé ibi tó ń bá bọ̀ ibi tó kù ó kéré ibi tó ti ń bá bọ̀ olówó pẹ̀lú rẹ̀ kó mọ̀ wò tàjọ ilé kò yókù kó ra ọmọ nàìjíríà lówó kó kú lọ́wọ́ kó mọ̀ wò kó wá kóhùn ṣe tó bá ṣe àtọ náà ó kọ pí ẹ ọlọrun tó ẹ wálẹ tó ti yé kó mọ jẹ nìkan kó kó ọrọ sí lábẹ ó dùn ọ ọmọ nàìjíríà ni kó ṣàánú ìyẹn àkọkọ nọmba wà ẹ dákun gbogbo olóṣèlú yòókù lápapọ ẹ dé gbogbo owó fọọmù ẹṣọ kan ká fọwọsowọpọ ọtẹ ò dáa ẹni tó wà ń bẹ yìí ó ti débẹ náà ẹ sọ pọ tiẹ kó rúrú wa kó kanlẹ tiẹ ṣé a ti fẹ tábẹrẹ ṣùgbọn akáyọ tó bẹrẹ pẹpẹpẹ ní ibi tí tó bá dé báyìí
0: ló
1: padà yorí sí rere gbogbo yín ẹmọ́sọ̀tẹ̀mọ́ ẹmọ́sọ̀rò òdìsí mọ́ ẹdúró ti lẹ́yìn mi ò gbárí olóṣèlú kankan mi ìgbẹ́ ńlá bẹ̀rẹ̀ kankan wọn
0: ìṣinú
1: mẹ́mbà pàtì kankan rárá àti ìlú pàtì tó wà àti pàtì tó yẹ tó fẹ́ jáde dáàtì ìmọ̀ọ́kọ ẹ̀ gbogbo pátánẹ̀ǹtì ni ẹni bá ti ṣe dáadáa fún nàìjíríà ntì
0: ẹjọ́
1: kí bàbá náà wá dákun ó ṣàánú ọmọ nàìjíríà kóyún owó yìí ni ọba lè jáde kó rò lóòótọ́ jáde kó mọ̀ bí ìlú ṣe rí tó ti yé
0: e
1: àmọ̀ pé ó ṣe dáadáa
0: ṣùgbọ́n
1: ọlọ́run pẹ̀lú rẹ̀ yóò kẹ̀jẹ̀ járí yóò tún ṣèyí tí ń bọ̀ lágbára ọlọ́run
0: ó dà ẹ ṣeun bàbá ẹ ṣeun láti kó ara nù ẹ ṣeun àwọn ọmọ fi ilẹ̀ tó lọ́nà yín jìn ní o ẹ lọ ẹ káàárọ̀
1: ẹ káàárọ̀
0: ẹ sà ẹ bá ń parí rẹ
1: ẹ
0: káàárọ̀ mọ̀
1: ẹ sà ẹ kú iṣẹ́ yàgèjì láti kó sílé
0: ẹ káàbọ̀ ya mi.
1: ẹjọ́ bá a sọ fún ọ̀ bàbá wa kán rí sí tọjà ẹ lè sọ pé ẹ fẹ́ lọ sọ́jà sí ní nǹkan ọjà bẹ̀rẹ̀ látòrí 500 sí 1000 nǹkan ọjà wọn ju ti àdúgbò lọ tó ti yẹ yín ká wọ́n ti mọ ẹ́ má ta kó lórí 200-500 náà nílé wọ́n mú tòmátì kó lórí 200 wọ́n gbé sórí 500 àdúgbò lẹ ti lè rón 200 ra nǹkan ọjà tí wọ́n jù wọ́n fojú sí nǹkan ọjà rárá kò wá sí nǹkan ọjà tó mọ́ ní ọjà kò sí nǹkan $100 kò sí nǹkan $200-500 ló ti bẹ̀rẹ̀ gbogbo èèyàn kan ló tó bẹ́ẹ̀ o gbogbo èèyàn kan ló tó bẹ́ẹ̀ kán jọ torí ọlọ́run kán bójú rẹ̀ torí ẹ̀ka tí wọ́n wọlé lákọ̀ọ́kọ́ gan amọ̀bá ṣe ra gbogbo nǹkan àwọn náà tún wọlé ìgbẹ́ tó pọ̀ sí ẹ̀ rí sí ẹ̀ rárá nígbà tí ọba ìfẹ́ tí ó lọ́wọ́ fẹ́ ju nǹkan $200 lọ nílùú ọba èkìtì ó jáde lóun fẹ́ kan ju nǹkan $200 ẹjọ́ ìbá ní ìtàbẹ́ kúkú ní ọjà àwa wá ń wò gbogbo nǹkan wá di kò sí nǹkan $20 $50 gbọ́n ti fẹ́ káńtì kọ́jọ́ kan fojú wo nàìjíríà $50 yẹn ọba owó ni àwa ti fi tanwó ilé rí
0: àfi
1: $10 tanwó ilé ẹ̀ ọlọ́run á máa fún wọn ṣe
0: o
1: kọ́nà tí wọ́n lẹ́yìn
0: ẹ̀ṣin ìyá bìjì
1: ọlọ́run á máa fẹ́rẹ̀ náà ṣe ilé iṣẹ́ yìí ò ní jóná.
0: àmì ẹ̀ṣin mà ẹ̀ṣin ìyá wa láti òkú fílẹ̀. orin ilé ni orin ayẹyẹ ọdún kẹjọ ti lè ṣe jordan fm tí wọ́n ṣe fún wa special song ni ẹ̀rọ ẹ̀ káàárọ̀.
2: hello mp rawa
0: ẹ káàárọ̀ sá.
2: bíọ́dún ló ń sọ̀rọ̀ láti ìkọ̀tún.
0: ẹ káàbọ̀ mr bíọ́dún láti ìkọ̀tún.
2: kò ṣe náà happy anniversary to jordan fm.
0: ẹ káàbọ̀.
2: Gbẹ̀tẹ́rì ìgbàdé mi kò fẹ́ sọ ó gbé expectation mi lórí ọ̀rọ̀ tí president sọ láàárọ̀ yìí. Èmi ò rí nǹkan kan pàtó ó gbé expectation mi ni kó bí wọ́n máa sọ̀rọ̀. bi ore pe se ai or education or security or x o gbe se ti o ba so de lori ni e e we to so de lori this government ko ni nkan kan to be o ka fun Nigeria eri ewu ewu ewu bi

Orúkọ mi ni Titilayo Felicia. Mo wá láti Abúlé Ẹgbà Ẹkọrọ Side. Mo gbé Ọlọ́run orí òkè ga. Ìpè yìí ó pé mi gan o, torí kò sẹ́ni tó sọ ọ̀rọ̀ bàbá fún mi. Ojú ìran mo ti rí wọn, bí mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn. Bí mo ṣe rí wọn lójú ìran lọ́jọ́ àkọ́kọ́ yẹn ni mo ní àrọ wọn ọmọ mí ni mo gbé wà. Wọ́n ní àdúrà rẹ ti gbà. Àtìgbà yẹn náà mo ti ń wá láti ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún yìí. Mo dẹ̀ ń wá tọ́lọ́run ṣe fún mi ní ìjẹ́.

0: sílẹ̀. Ẹ jẹ́ sọ fún Ọlọ́run gbogbo ẹni tó ṣáájú ìwọ ní oṣù yìí tó nẹ́kún ni máa fi parí ẹ̀. Ẹ jẹ́ kílẹ̀ máa mi wọn. Gbàdúrà ilẹ̀kùn tó ti oṣù tó kọjá tì, ó yẹ ìwo sì sílẹ̀kùn ọ̀la fún mi, sílẹ̀kùn rere fún mi. Gbogbo ìtìjú tó ń bẹ nínú oṣù Olúwa lé jáde, ìnira, ìdààmú, gbèsè, àìní àti àìsàn, ikú tó ń bẹ níwájú mi lóṣù ẹ lé jáde. Bí oṣù tó kọjá ò bá pé ẹ, èmi independent tí Nàìjíríà ń yayọ pé wọn agbòmìnira, ó lè wá jẹ́ ìnira lóòótọ́ lọ́dọ̀ ẹnìkan, lọ́dọ̀ tiẹ̀ ó máa jẹ́ ìtura. Lọ́dọ̀ tiẹ̀ ó máa jẹ́ ìtura. Kò ní jẹ́ ìnira lọ́dọ̀ ọkàn rẹ̀ dẹ̀ balẹ̀. Wàá lùyọ, wàá mọ̀ ṣe, á ṣe é ṣe in Jesus name. Gbogbo bíkíbi tó bá ti ń gbọ́ mi Ọlọ́run, mo retí ẹ ní èní ní Korodu lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà. Mo retí ó ṣe pàtàkì lẹ́gbẹ̀ẹ́ tẹkníkà ni. Bèrè ní Korodu popular place ni, gbogbo ẹ̀yin ará Greek, gbogbo ẹyin tẹ wà lógolonto, gbogbo ẹyin tí ẹ wà ní ọjọ́ta owóde onírin Ketu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìsìwù ni Lucky Vibe ni pé owó kékeré mu owó ńlá òkè ọ̀tá ọ̀nà tamaga mo retí aníbàbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò dára fún ọkàn yín balẹ̀. Ní ìlú atan ní àṣálẹ́ aníṣòrò gbogbo ènìyàn ni mo pè síjò rè tí ò ní yọwọ́ ẹnì kankan sílẹ̀. Gbogbo ènìyàn ni mo pè, gbogbo ẹni gbogbo ààyè rí pé wá sí Chorun Thursday mọ́jú Friday aago mẹ́ta kọjá láti máa parí ìṣòro ní atan ọ̀bẹ̀rẹ̀. Tó bá di Friday a wà lólu ìjọba ní command, ìṣòro wà ní ọ̀sẹ̀ yìí ní ọjọ́ Friday yóò dẹ̀ dára fún wa. Lónìí Olúwa ní olùṣọ́ àgùntàn mi, èmi kì yóò ṣe aláìní. Psalm 23 nìyẹn. Ṣùgbọ́n báwo ni o, òun ni pé ǹjẹ́ Olúwa ní olùṣọ́ tiẹ̀ ǹjẹ́ ò ní ẹlòmíràn? Ó ní mẹ́mà ní bàbá mi rán mọ́ o, ó ní dandan kó bá mi ṣe. Ọlọ́run yẹn ni David gbẹ́kẹ̀lé nígbà tí kò láyà ti dojúkọ, ó dẹ̀ borí ẹ̀. Ọlọ́run yẹn ni David gbẹ́kẹ̀lé nígbà tí Saul ọ̀tá ìlara tó dojú ìjà kọ, ó dẹ̀ borí. Ọlọ́run yẹn náà ni nígbà táwọn Filistini dé, David dẹ̀ borí. Mo dẹ̀ gbàdúrà ó dẹ̀ máa borí ọ̀tá ẹ̀. Ìyẹn ni pé ta ló olùṣọ́ àgùntàn tiẹ̀? Ṣé ò ní nǹkan tó ń tepo sí? Ìyẹn lórí David 144 number 1.
1: Olùbùkún ni Olúwa
0: àpáta mi. Olùbùkún ni Olúwa ọlọ́run àpáta mi.
1: Ẹni tí ó kọ ọwọ́ mi ní ogun.
0: Ìyẹn ni Ọlọ́run ni ó fún, ló lè fún ẹni ìṣẹ́gun sínmi lé gbẹ́kẹ̀lé wà lọ́dọ̀ ẹ̀ má lọ sọ́dọ̀ ẹlòmíràn. Yes.
1: Àti ìka mi ní ìyà.
0: Ìka mi ní ìyà.
1: Oore mi àti odi agbára mi.
0: Ìyẹn ìwé 1 Samuel 17 number 34-37 sọ wípé.
2: Dávidì sì wí fún Sọ́ọ̀lù pé.
0: Dávidì sọ fún Sọ́ọ̀lù pé.
2: Àti ìránṣẹ́ ẹ̀ránṣọ́ àgùntàn bàbá
0: rẹ̀. Pẹ̀lú gbogbo nǹkan tí kò lẹ́yà tí kò wá yìí, ògbà tí mò ń ṣe àgùntàn dádì mi, àmọ̀tẹ́kùn kan wá, kìnìún kan wá, ó gbọ́ ọmọ ewúrẹ́ kanu, mo dẹ̀ gbalẹ̀ṣẹ́, mo dẹ̀ fà á ya, mo dẹ̀ gbé ewúrẹ́ lẹ́nu rẹ̀. Èwo wá ni Gòláàtì tẹ wá sá fún yìí rọ, eléyìí náà máa tó ṣubú. Ó dẹ̀ ju kànàkànà tó wà lọ́wọ́ rẹ̀ pẹ̀lú òkúta kan nínú márùn-ún tó ṣàlè tí odò, ó dẹ̀ bá gbárí Gòláàtì, ó dẹ̀ ṣubú lulẹ̀, ó dẹ̀ kú. Ìyẹn ni kò mọ̀ pa gbójú lé Jésù kì ń pòfo. Ìyẹn ló wí òwe 24 nọmba tẹ́ sọ pé bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú agbára ẹ̀kọ́ tó ohunkóhun tó lè máa là kọjá Jésù lolúwa, ohunkóhun tó lè máa gbanú ẹ̀ kọjá Jésù lolúwa, ohunkóhun tó lè máa ṣẹlẹ̀ sí ẹ Jésù lolúwa, ìwọ ló dẹ̀ máa borí.
1: Ìyẹn
0: ni John 10:10 sọ wípé.
1: O lè kì í wá bí kò ṣe láti jalè.
0: Ìyẹn ni pé sórí gbogbo ẹnikẹ́ni tó bá gbẹ fà lára ṣègbẹ́kẹ̀lé asán ni o. O lè kì í wá láti jalè nìkan bí kò ṣe láti jalè.
1: Àti láti pa.
0: Láti pa àti láti kó.
1: Àti láti parun. Èmi wá kí wọn kí ó lè ní
0: iyì. Olùṣọ́ àgùntàn tí mò ń dúró sí ẹ̀sìn Jésù, òun ni kò gbẹ́kẹ̀lé o. Sórí tó bá ti gbẹ́kẹ̀lé, torí ẹ̀ ni nígbà tí wòlíì kékeré àti wòlíì ńlá, wòlíì kékeré ti gbẹ́kẹ̀lé Ọlọ́run gbogbo ohun tó ṣe lọ́nà àṣeyọrí nú, ṣùgbọ́n padà gbọ́rọ̀ míì tí ò yẹ kó gbọ́, ó dẹ̀ dẹran kìnìún, kìnìún pa, ó dẹ̀ dúró tì í kú ẹ̀ láì jẹ rárá. Má gbẹ́kẹ̀lé ẹnìkan, gbẹ́kẹ̀lé Jésù. Mo retí ẹ ní ti ṣe, mo retí ẹ ní Korodu ní èní yìí gangan, mo retí ẹ. Aago mẹ́sàn-án ni programme yàrá ẹ̀ máa parẹ́ ní aago kan, yóò dẹ̀ dára fún ẹ. Tó tún wá jẹ́ independent, ó ṣe pàtàkì. moreti e ni asale awa ni aton bere maje ma de se lori okan re de ma ni ojo kini osu o ma ri ti e se o aso asiro ni faya ero ti e le pe mi si 09126 268 82 162 16 e pe ni be yen WhatsApp ni yen pelu
3: message o test WhatsApp e le fun ranse fo to ba fe pe yin ko ero
0: ero ikeji only
3: 080 080 50 50 27 27 56 56 21 21
0: Ero Iketa
3: 070 070 69 69 94 94 99 92 92
0: pe mi kin gbadura fun ona re ade la ile kan asi ohun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 58 68 43 banki keji ta le fowo to je church account o ma gboru ko church jade ta la koko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni
4: 41 01 01 01 89 89 25 25 22 shake ninu ju orun wa ma ja run pa ko ni mo mo ipede ki se be tele so bi o kan mi se so niyan o wa mu ose yen mo bo fu o fi we o mu mo bo fu lon wa re bi 30 years ni ojo ori e o fi le mo oriri ose yen number 2 o mi possibility yen o nbi mo lo gbo o fun fun o wa oke mi sha fi le ka duble ka lo church ni temi ki ko de o mu go go go ni possibility yen o mu o de didi o bere si sere ita mo ti ba
5: ati emi ati omo ohun to se fun yin ko ni gbo won
0: eri awon yen lati gbo e mo de reti eri ti e na eri e ma laye ja o sori lo to lo manda gbadura bo jajo gbadura papo sori ni eni a ma pin ororo ni ti se ikorodu mo reti e nibe sugbon ni asale awa ni atan bere maje ma de se ero ti e le pe mi si 09126 268 82 82 16 e pe nibe yen WhatsApp ni yen pelu
3: message WhatsApp e le fun ranse fo to ba fe pe yin ko
0: ero ikeji only
3: 080 080 50 50 27 27 56 56 21 21
0: Ero Iketa
3: 070 070 69 94 94 99 92 92
0: pe mi kin gbadura fun ona re ade la ile kan asi ohun ni Echo Bank 38 38 12 15 15 68 68 43 38 38 12 15 15 58 68 43 banki keji ta le fowo to je church account o ma gboru ko church jade ta la koko yen ni Fabi Michael Osoji eleyin Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oki Mole Ayo Parish ohun ni 411 411 01 01 89 89 25 25 2 2 ko si ohun to se to gbe o nitori Job 41 11 ni ta lo saju se fun mi ti emi o se mu pada nigba ti Psalm 50 number 5 ma so o ni ko awon eniyan mi mo mi jo awon to fi ebo dama jemu nigba ti number 14 ma soro o ni ru obo pe si olorun so ejere fun oga ogo mi e mo fi ni di ope yin ore yin ida mewa yin e fi ran pade lowo yo dara fun yin okan yin a de pale account number wa lati pe yen fun ti se ope ni ida mewa ni ore yin ejo support ko si o to kere ju ni asale yi tabi ni aro ile gbo mi e ri pe kankan o kere to bi e support pade olorun e ma support yin e ni re je o e de ni ro mi okan ya de bale o gbadu osu tutun fun e ni osu o ma ko akoko osu kewa re owo ola oro ayo o ma we wa ni so ni bo lowo e o wa se kekere losu yi wa gbowo la in Jesus
6: o ma ja olorun gbagba possibility Celestia Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, Bi Awon Ipade Adua, Ati Si Ojo Sunday Se Lorde O, Gbogbo Ojo Wednesday Lososse, Ipade Hour of Possibility, Laago Meso Owuro Dago Kan, Ojo Friday Keji Lososun Ni So Oru Ma Nwaye, Laago Mewa Ale, Esi Ojo Sunday Ma Nbere, Laago Mewa Owuro Dago Meji Abo San, Ewe, Ni CCC, Okiki Imale Ayo Cathedral 2, Nikoroju, Tokale 5, Pasasi Ani Baba Street, Off Oyenuka Street by Technical College Oke Otaun na Ikorodu Leko gbogbo ojo Thursday ni pade a possibility laago meso wuro daago kan san Friday to kan osu ni so oru laago mewa le aago mewa wuro daago meji abo san lesi ojo Sunday ma nbaye o farahan lawon pade adu awon yi oro re asese Prophet MS Fabiyi JP Loluwa nlo
7: fora lo wa duwa 0912628816 tabi 0805027562 eto lo pe 0706994992
6: lo kwaje
8: from Lagos this is
9: Jordan 105.5 FM
10: this is Jordan 105.5
11: station with a voice for

0: padà gbogbogbò lọ ní ìrọwọ́ rọsẹ̀. Testimony àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gosa, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ ló ni gbogbo Gosa market yìí báyìí o, torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀tẹ̀, bọ̀ báyìí o ti lọ fílẹ̀jì, o ti lọ gbé ọgbà ń jẹ wá, èrò wá pọ̀ lórí rẹ báyìí yìí pé kí n wá ra mọ́ọ̀tì fóun o, mi ò rajà kó wọ 200 yìí láyé, mo ń rà more than 1 million báyìí, mo sì supply rẹ̀, ọ̀run sì ń dìde ìyanu fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta, àárí àánú gbà, ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó, tó yẹ pé trailer yẹn ó fèsì wa. Èmi gan tí máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí, mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà, bu ẹ̀mí yẹn tàn sọ pé kí n dúró ní sẹ́ńtẹ̀ ẹnu ọ̀nà lé mi kí n tó jáde. Ẹ̀mí yẹn tún sọ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ gan, ta ló fẹ́ ta nọ́mbà ta ni kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọ ibi tí ọ̀tá mi kú sí. Ẹ̀mí yẹn tàn gbé wá, mo ní lórúkọ Jésù sẹ́, nígbà tí ògodé yìí mi ò ní kúkú yà. Ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún, ó ti ṣe jáàbù mí ẹ̀mẹ́fà, kò rí àdìmísàn. Ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé, ọmọ mi rí àdìmísàn ní University Abuja.
1: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
2: Every academy of your life.
1: Àti olórí ogun ayé tèmi.
2: Every academy of my life.
1: Wọ́n máa jáde láyé.
2: Amen.
1: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
2: Ṣé dáì dáì dáì.
1: Ẹ̀yin tó ẹ sọ̀rọ̀ ayé di olórí ogun fún
2: mi. All of you that are my academy.
1: Pariwo dáì dáì dáì dáì dáì dáì dáì dáì dáì.
3: Ọ̀rọ̀ yìí ti dé jìjì.

0: ṣẹ́rú ọlọ́lá mọ́.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tí Ọlọ́run ṣe fún mi ní January ta wá sí Ìbàdàn. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kọ́ fún 17 years ní ilé bo. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn.
2: Awesome talk every day, all day.
1: And within January till now, láńlọ̀ tó tí wọ́n wà lẹ́yìn mi tún lọ́ọ̀ fara aláàlówó. Ó láwa lòun fẹ́ bóun máa da dúró lé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtúra
3: àtúra. Lona. Eléyìí tẹ́ yìí nǹkan tẹ́lẹ̀.
1: Bẹ́ẹ̀.
3: Ọdún mélòó?
1: 17 years.
3: 17. Owó wa ìgbà wo lẹ wá sí bí?
1: January.
3: January. Ẹjọ́ àwọn tó ra cement.
1: Yes.
3: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
1: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
3: bíi January. Ẹnu January 6.
1: Bẹ́ẹ̀ni.
3: Ẹ tún wá ra ilé ànọ́dá.
1: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra. Aláàlówó làwa lòun máa gbé dúró de àṣùgbọ́n a ti rà á báyìí.
3: Ẹ pàtẹ́wọ̀ ẹ kìlọ̀ ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
1: Since 2007.
3: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́ni ẹ ti parí tiẹ̀ náà kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kúrò lórí òkè
4: yìí,
3: let double grace work for you.
4: Náà ó lọ fẹ́ ṣe kó méjì
3: sí ọ̀tọ̀. Ó tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
4: Bẹ́ẹ̀.